0: Ẹ̀sìn mi ṣẹ́jú rẹ̀.
1: Bàjọ́
0: mi ṣàṣẹ́ kí kàwá kò ṣá.
1: Yo, bàjọ́ wáyé kraro.
0: Bàjọ́ wáyé kraro pa.
1: Yo, ẹ̀mpẹ̀nifọ́ bú bẹ́bí sẹ́. Èdú yẹ sí ẹ̀nsú ọ̀hún sí àwọ́ọ̀dì nù ná.
0: Nani ẹ̀sìn mi ni ọ̀dẹ́ ń ṣúlù mú tún ẹ̀.
1: Hello.
0: Yáàyè.
1: Wọ́n sẹ́ ni ẹ̀ dẹ̀ yín.
0: Ni ọ̀dẹ́ ń ṣúlù mú tún ẹ̀.
1: Ni ọ̀dá dẹ̀ yín.
0: Ẹ̀nsú ọ̀nù mú tún ẹ̀.
1: Wáyà díẹ̀ wẹ́twà. Bàjọ́ sí ẹ̀fọ́ sẹ́yìn.
0: FM Root, Kagbọ́ Kota.
1: Kagbọ́ Kota Root yo, wáyà díẹ̀. Hello.
2: Hello.
1: Mímọ́ wájú o.
2: Mr. Cobran, màá sí àbá, àti mùtúwẹ́ dúró.
1: Mr. Cobran, Akẹ́nsẹ̀ wà bá.
2: Akẹ́nsẹ̀ mi máa yẹ.
1: Ah, yo. Na wáyà kraado.
2: Wáyà kraado.
1: Yo, ẹ̀mpẹ̀nufọ́ bú bẹ́bí sẹ́. Hello.
2: Bìtí o.
1: Ẹ̀mpẹ̀nufọ́ bú bẹ́bí sẹ́. Ahobrasie ntí ẹ̀nà àbú akọkọ kọ̀dá.
2: Ọgbọ́n ni mú wá sí.
1: Wáyà díẹ̀, ẹ jẹ́ Cobran, wẹ́twà, wẹ́twà. Mr. Cobran.
3: Okay. Yeah, okay.
1: Hello.
4: Hello.
1: Mímọ́ wájú o.
4: Hey, bàbá mi o.
1: Nana wusu ni e.
4: Nana poku ni o.
1: Nana poku, nana poku. Nana mpàtsọ́ ọtí mi nkà.
4: Bẹ́ẹ̀bi àmì wọ́n ò ń tún mí n sọ̀rẹ̀. Wà á kọ́ mi kúrẹ̀ bí a ṣe ná. Network ni ni ha na aha yẹn basa na ma furu dua. Wọ́n sẹ́, ee, nana na ọkọ hin, nana na ọkọ
1: hin. Yo, wáyà díẹ̀, wáyà díẹ̀. Nana na ọ tí mi nkà.
4: Hello.
1: Nana mpàtsọ́ ọtí mi nkà.
4: Hello, afẹ́ náà mi tó nǹkan kakra o.
1: Yo, nanti ebe tumi akọ.
4: Ẹyin wẹ ọfrẹ ndẹ. Akẹ́nsẹ̀ ni ni àná àgọ́rọ̀ bẹ̀rẹ̀ ni.
1: Nana akẹ́nsẹ̀ ni ni e.
4: Akẹ́nsẹ̀ ni e.
1: Akẹ́nsẹ̀ ni e, ayi akẹ́nsẹ̀.
4: Yo, na mi bọ́ mi hún bọ́ dín sẹ́ mẹ́bà mú bàtà, mi wọ́ mi kúrẹ̀ bí a ṣe ń ti.
1: Yo, wáyà díẹ̀.
4: Mi tumi mi fẹsẹ̀ mi tumi ayé bíyà.
1: Yo, yẹ kí ọmú yẹn wọ́n ti. Mi tó nǹkan pa, nana mi tó nǹkan.
4: Yo.
1: Nti, yanko.
4: Hello.
1: Hello, nana yanko.
4: Hello.
1: Hello, nana.
4: Hello.
1: Nana, o temi nka. Oh.
4: Hello.
1: Nana, o temi nka.
3: Hello, nana.
4: Hello.
3: Nana, o temi nka. Nana, na tuke ya ba, obe mi yanko edumi. Yanko edumi.
1: Hello.
5: Hello.
1: Mímọ́ wájú o.
5: Yẹ́jà.
1: Pàṣẹ òdí ń lè bí ọkẹ́ sẹ́fìrí.
5: Ló níta Asin máa ń sọ.
1: Yo, wáyà kraado. Yo, ẹ̀mpẹ̀nifọ́ bú bẹ́bí sẹ́sẹ́ ànánsọ òfì àyè mísà.
5: Yọrí ntintan.
1: Yọrí ntintan. Pàṣẹ ọ̀sẹ̀ ẹ̀fẹ̀ o.
5: Ṣro nípa.
1: Ṣro nípa. Yo, ṣro nípa. Wáyà díẹ̀. Yo, wáyà díẹ̀.
3: Ok. Ọjọ́ àyàn ń kọ.
1: Hello.
6: Hello.
1: Mímọ́ wájú o. Pàṣẹ òdí ń lè bí ọkẹ́ sẹ́fìrí. Hello.
6: Hello.
1: Pàṣẹ ọtí mi nkàn.
6: Hello.
1: Hello. Ọtí mi nkàn.
6: Hello.
1: Hello.
6: Hello.
1: Pàṣẹ ọtí mi nkàn.
6: Hello.
1: Hello. Hello.
6: Hello.
1: Mímọ́ wájú o.
6: Ǹjẹ́ o sí o?
1: Pàṣẹ ọdí ni bèbí ọkà sẹ́ firi.
6: Yẹ̀sẹ̀ mi kọ ikú san mi, mi ta tẹ̀sí san mi.
1: Yo, ẹja wáyé kraado.
6: Ǹjẹ́ mi wáyé kraado.
1: Yo, ẹ̀mpẹ̀nufọ́ bú bẹ́bí sẹ́. Hello.
6: Yeah, me too, pa.
1: Ẹ̀mpẹ̀nufọ́ bú bẹ́bí sẹ́. Hello.
6: Me too, pa.
1: Ẹ̀mpẹ̀nufọ́ bú bẹ́bí sẹ́. Anum. Hello.
6: Hello.
3: Wàtú nǹkan.
6: Wàtú. Ẹ̀mẹ̀ tó nǹkan.
1: Ẹ̀jẹ̀ ọtí mi nǹkan.
6: Ẹ̀mẹ̀ tó nǹkan.
1: Yo, ẹ̀mpẹ̀nufọ́ bú bẹ́bí sẹ́ sẹ́. Ó nàm náà kọ̀ tó sẹ́ dòmpé dà kwan so a. Ẹ̀mùnú sansẹ́ ni na.
6: Ó nàm náà kọ̀ tó sẹ́.
1: Dòmpé ẹ̀ dà kwan so a. Yẹ̀mbú ni nìm tìya na.
6: Àwọ̀dì ayọ̀ àmàmì.
1: Wáyé rẹ̀ yìí.
6: Àwọ̀dì ayọ̀ àmàmì.
1: Dàbí. Sìmá bàkún fàtìntìrì nù. Ó kọ̀ tó sẹ dòmpé dà kwan so a ǹbú ni nìm tìya na. O bẹ twẹ ọhún abà ọhún. Yo, twẹ ọhún brẹ.
6: Line bàkún náà ẹ̀ sáà díẹ̀ ní line bàkún náà.
1: Okay.
3: Okay.